0: with really an artist, this is. He's untouchable in that right flank. Check with Sikoi. Going. And it's in the net. It is in the net. Goal number three. Incredible.
1: Eagle 7 Sports Radio. The best sports.
2: Sebastian Vettel gets a flyer ahead of Lewis Hamilton.
3: He's out too. I don't think he's going up. He's done the left hand. Come on, get up.
1: The best station. The best for you.
2: Within one.
1: Eagle 7 Sports Radio. Fly with us.
4: Ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni lọ́nà, fókọ̀s. Ẹ máa kẹ́ nìkan kan sọ fún yín pé nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dá wọlé, wọn ò lè ṣe é. Ọ máa lè jẹ́ kí ẹnìkan kan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkọ̀sọ́ náà bẹ̀. Orúkọ mi ni Olúwatóyin Lọ́ba Amúṣan. Èmi ni mo ní 100-meter record ní eré 100-meter hurdles.
5: Orúkọ mi ni Israel Mobolaji Temitayo Odunayo Olúwafẹ́mi Owólabí Adésanya. Ọmọ ọba ni mí.
6: Azilat Oshoala, àgbà bọ́là, Justin Bieber, àgbà singer. Orúkọ mi ni Azilat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ lè make ẹ nílé ayé nínú iṣẹ́kíṣẹ́ tó bá ṣe kó dídán ẹgbá bọ́ọ̀lù. Anything tó bá fi ṣe láyé ẹ, make sure pé ohun ẹ̀ láti ṣe ó dẹ̀ ṣe. Àwọn ẹbí ẹ náà bá wọn sọ̀rọ̀ kọ́ support ẹ, kọ́dẹ̀ gbàdúrà fún ẹ, very important. Orúkọ mi ni Azilat Oshoala, agbábọ́ọ̀lù fún Team Nigeria.
7: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù, mo ti ṣe iṣẹ́ bricklayer rí, mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì. Ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn omi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣẹ́ni. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tí wọ́n bá ní ẹ wá sílùú Èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún márùn-ún mẹ́rin tán ti bẹ̀rẹ̀.

kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lásìkò yìí? Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ Julian Alvarez ṣì wà ńlẹ̀. Mo ti fi èròǹgbà rẹ̀ hàn wípé òun fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Àwọn ti Atletico Madrid náà ti ń sọ ọ́ di mímọ̀ pé ó dára máa yọ̀ǹda rẹ̀. Bẹ́ẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ti ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n wọn ti sàn kankan. Reggae night, Jimmy Clef, Frank de Jong.

Reganite. Eje mamuwa back to back. Bẹ́ẹ̀ náà ni màá dẹ̀ máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Wọ́n mà ti fẹ́ wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Wọ́n ní tí Julian Alvarez ò bá bọ́ sí. Agbábọ́ọ̀lù kan wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth. Junior. Òun lorúkọ rẹ̀. Òun gangan ẹni 20 ọdún ni. Ó wá lówó pọ́kú fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Pẹ̀lú bí nǹkan ṣe dé dúró yìí, wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé tí ọ̀rọ̀ Julian Alvarez kò bá jágere dáadáa. Kó o bá yọrí sí bí wọn ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ṣe fẹ́. Wọ́n á tètè lọ súnmọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth. Láti ra agbábọ́ọ̀lù yìí. Magic Fashek. Holy Spirit.

kan re lati nu ikọ agbábọ́ọ̀lù Barcelona. Wọ́n ní ìrètí wà wípé tó bá fi máa di ọ̀sẹ̀ tí ń bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọn yóò tún kéde agbábọ́ọ̀lù tuntun wípé àwọn ti ra ọ. Wọ́n ní Personal Times Agreed. Sani agbábọ́ọ̀lù yìí tí mò ń pè rí. Wọ́n ní agbábọ́ọ̀lù yìí wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Racing Santander. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ni George Salinas. Wọ́n ní ti Sporting Director Deco. Tó bá dé láti orílẹ̀-èdè Brazil. Àwa yanjú ọ̀rọ̀ yẹn pátápátá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Wọ́n lè gbàgbọ́ wípé tí ọ̀rọ̀ bá ti wọ̀ tó bá fi máa di ọ̀sẹ̀ tí ń bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona á tún kéde rẹ̀ wípé àwọn ti ra agbábọ́ọ̀lù yìí o gẹ́gẹ́ bí second sign. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó sì wà nílẹ̀ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Kò jẹ́ tuntun mọ́ pé Lewandowski yóò máa fi ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona sílẹ̀.

0: Lagos 7 Sport Radio 103.7 FM. Safidikale silu Abeokuta tin sololu ipinle Ogun ni orilede Nigeria. Ekoma fele yi ke fi ma sara rin ni. Kito gbori wo ile okere kito gbori wo orilede Gese. Pẹ̀lú àwọn ìrìn tó wà ń lẹ̀ lásìkò yìí. Ẹjẹ́ ìsáyé tún gba àwọn apá àbí wọlé náà. Pẹ̀lú àwọn ìròyìn kan tí mo ní kí n sáré mú wá sí etí ìgbọ̀nyìn. Mo ti sọ di mímọ̀ fún yín pé Lionel Messi láì tí ìgbà ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn wọ́n ti mọ ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ kojú. Ikọ̀ agbábọ́ọ̀lù Cape Verde ni wọn yóò máa kojú ní ìpele ikọ̀ ẹlẹ́ni 32 ìyẹn round of 32. Ọjọ́ ìṣẹ́gun ló máa láǹfààní láti máa wáyé. Pẹ̀lú bí nǹkan ṣe dé dúró yẹn, orílẹ̀-èdè mélòó ni wọ́n ti já kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè mélòó? Pẹ̀lú bí nǹkan ṣe dé dúró lásìkò yìí, mo lè fi ìdí rẹ̀ múlẹ̀, mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè 12 ni wọ́n ti já kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ó kéré tán, at least 12 teams. Iraq, Uruguay, Saudi Arabia, New Zealand, our latest country, our related to Moshe Jafni. When you might darapo mo, our related be Haiti, Turkey, Tunisia, Jordan, Panama, Qatar, Czech Republic, Iraq, Uruguay, Saudi Arabia, to New Zealand.
1: There will be no more sorrow,
0: no more weeping.

Magic Pacheco. Látorí orin ẹ̀ kan sí orin kan ni mo fi ń tẹ̀sọ̀ wá jẹ́ jẹ́ kí n jẹ́ kẹ́ gbádùn orin yìí tí n bá dé kí n wá gbọ́ àwọn abẹ̀ṣẹ́kù bí òjò dáadáa torí pé ìròyìn kan ń jà rìnrìn lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò wọn níyàn kan ti gbé bàǹtẹ̀ ẹ̀ lẹ̀ ó gbé lẹ̀ ó dẹ̀ sọ ọ́ dímọ̀ pé kò túmọ̀ sí pé gbígbé bàǹtẹ̀ òun sílẹ̀ ni pé òun ti fi àdàgbà ìtòrọ̀ lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò ta ni ọ̀rọ̀ náà ṣe mọ́ lórí. Eagle 7 Sport Radio 103.7 FM. LPP Leto. Leto ni LPP.

Chelsea. Wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Wọ́n ti ṣe àgbékalẹ̀ owó kan fún Xabi Alonso láti ṣe àmúlò rẹ̀ láti ra àwọn agbábọ́ọ̀lù kan. Wọ́n ní ó wá kò sọ́wọ́ Xabi Alonso láti ṣàmúlò owó yìí dáadáa fún àwọn agbábọ́ọ̀lù tó fẹ́ rà.

lọ bíi 51.8 million euro. Ni wọ́n sọ dìmọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ti raise fún Xabi Alonso láti lè rí pé ó rí owó ná lásìkò.

pàṣípàrọ̀ kárakáta àwọn agbábọ́ọ̀lù lásìkò yìí. Ẹ jẹ́ ká wo nǹkan tó máa fowó náà ṣe. Wọ́n ní agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sunderland. Saka. Òun ni wọ́n ti sọ wípé wọ́n fẹ́ gbé lásìkò yìí. Ìyẹn àwọn ti Chelsea. Wọ́n sì ń jẹ́ lẹ́nu ni. Wọ́n dà bó ti súnmọ́ ìpele. Àṣekágbá bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ṣá. A máa fi tún yín létí. Ẹ jẹ́ kí n sáré lọ sọ́dọ̀ àwọn ti Arsenal.

Manukuni. Oni ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbogbo. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal fìfẹ́ hàn sí. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea náà àwọn náà fìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù yìí pé àwọn fẹ́ gbé wọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ ọ̀rọ̀ agbábọ́ọ̀lù náà lẹ́nu. Ta ló máa wá jámọ́ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal? Wọ́n sì fìfẹ́ hàn ni ó kò tí sẹ́ni tó já mọ́ lọ́wọ́. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ yóò ṣe yọrí sí ohun ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì yìí. AS Roma lágbábọ́ọ̀lù náà wà. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ yóò ṣe lọ.

má gbàgbé pé tó bá di aago mẹ́sàn-án àbọ̀ ẹ máa láǹfààní láti máa darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi bí game player Donado ẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé ní alẹ́ òní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ló máa láǹfààní láti wáyé gẹ́gẹ́ bí àti kórè rẹ̀ Ghana àti Croatia Panama àti England ẹ má sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé alẹ́ òní làwọn yẹn náà yóò máa gbìyànjú láàrin àwọn orílẹ̀-èdè mẹ́rin yìí àmọ́ ẹni tí yóò pèrègede sí ìpele tí ó kàn tí wọ́n bá ti di aago mẹ́wàá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa gbìyànjú ṣùgbọ́n àti aago mẹ́sàn-án àbọ̀ láti máa láǹfààní láti máa jábọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní ọ̀hún ẹ jẹ́ kí n mú orin eléyìí wá kí n máa fi ṣèlọ fún ti alẹ́ òní.

ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní àwọn ojú òpó ayélujára wa Eagle 7 Sport Radio lórí Facebook, lórí Twitter Eagle 7 Sport Radio, lórí Instagram, TikTok, YouTube Eagle 7 Sport Radio lanje. Bákan náà, àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Afárá tèmi tún ṣí lónìí, ó tún lọ kì í ṣe fún ti kúkìdẹ̀, ń ṣe fún ti àrùn. Títí dọjọ́ mẹ́jọ tá a tún fi láǹfààní láti máa gbóhùn ara wa lórí ètò yìí níkànnì yìí. Wọ́n nítorí yín pè mí. Nítorí èmi náà pè yín láṣẹ ọba mi aláwùrabí. Ọtẹ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tó lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi ti yín tòótọ́. Samuel Owoyẹmi fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àpàtẹ ètò òbí ẹni pàtẹ ilẹ̀kẹ̀. Awọkọ̀ ètò òbí ẹni wọkọ̀ trílà ìyẹn ètò tó bá lọ́gbọ́n lórí. We inform, we educate, we entertain. Wọ́n ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé yín o. Tí wọ́n bá lọ wò fún àǹfààní tí yín àti tèmi ní yóò jẹ́. Títí dọjọ́ mẹ́jọ. Àwọ̀ aláwọ̀ máa ṣe nǹkan. Nǹkan ò ní ṣe wá o. Irú o, ìrẹ́ kàbìtì.